0: anụ mwa yonwu na akala ịbọ nchu jesu kristi kọdọnụ ya dọbọlele owuru kọ dọbọlele yibirala ịbọ nchu jesu kristi wa chensi ike va obu nwu iri nụ kesi kesi keta kesi kesi n'izi kọziri n'echi ọmụyi nịma n'ozuru ihe echi nụ àwọn ọ̀nà fẹ́nẹ́yí tá nínú náà yí kúrúzì chi ní táyọ̀ ọwọ́ vàlẹ́ kó sutura nù àwọn ọmọyọ̀n akẹ́zìrọ̀ ẹ̀yí bí a ṣe bìrọ̀ ọgbọ́n ní ju jésù kristi yẹn nwé yẹn nyánà mú nẹ́tẹ̀ kí ẹsẹ̀ kẹ́ bọ̀rọ̀ nwé kẹ́ nyánà mú nẹ́tẹ̀ kí nìdú yà wọ́n zì kéne nàá akadɔn na fi na ne dɔyɛ ne hi ne dɔyɛ ne hi ne dɔyɛ ne hi ne dɔyɛ ne hi yakɛ ne be ne viri ne dɔni zɛ wɔ kɔzɔrɔ ne kyi eyi bu kɛkɛ mu ne le ne zi ɔwɔ kɔzɔrɔ ne kyi ɔmo yi ne va na ayi kɔn no awo no mo ayɔ wɔn nyina mo de vi ma. Yivrale ya awo kwa wano. Vema ve bilo. Owo kwa zure ne ichi. Omu ye si tezene. Ye ahane. Okure zi chino. Bwani jesu kristi kwa dele. Ekire fene ima anu. Maha. Ekire fene ima anu. Dedele du memenu. Deka ha. Ekido une fene no. Àwọn ọmọ yòó ne tambo náà ka dọ̀ ne tambo náà ka dọ̀ ne he bọ̀ ní zi bi ne he bọ̀ ní zi ọmọ náà yí bọ̀ àbọ̀ à ó bọ̀ twẹ́ ọkùrẹ̀ bọ̀ twẹ́ àwọn obìnrin tù dú irin nù ne he bọ̀ ndọ̀ ọ̀nà fínú ndọ̀rẹ́ fínú dọ̀ wúrọ̀ mi ndọ̀rẹ́ fínú yà dọ̀bọ̀ ndọ̀rẹ́ fínú kejì lè bọ̀ ní osù náà wúrọ̀ ó náà ọkùrẹ̀ zi kyẹn kyẹm lọ bọ̀ má. Bọ̀twẹ́ ní ìkyí zọrọ̀ bọ́má bọ̀twẹ́ ní ìkyí zọrọ̀ ó ẹbi tó ẹbi lọ ní sí kẹkàn bọ̀ ní sí kọ̀ dọ̀rẹ́ la àwọn dọ̀rọ̀ ní mami wìrẹ́ mẹ́lẹ́ yẹn ní sùn ní mami wìrẹ́ mẹ́lẹ́ yẹn ní sùn ní mami wìrẹ́ mẹ́lẹ́ yẹn ní sùn ní zọrọ̀ mẹ́bílẹ́ kyí ọkọ̀ wọn àwọn kankan va bùrẹ́ bẹ́ẹ̀ mọ̀ ọ́n twẹ́ yìí bi tó ẹbi lọ àkà dọ̀rẹ́ dé. Kegire re bọ̀twẹ́ bọ̀ ya ó bù dú pọ̀pẹ́ brami ó bù dú pọ̀pẹ́ brami ó bù búrú àwọn bi bi gbàngbà lọ yẹ yiri dẹ dán àwọn ọmọ ọmọ ìwé náà yiri nù kò dúkà á wọ kùrù sí kyi nù ó bọ́ bá bù kó bi dẹrẹ mi nù àwọn ọmọ ọmọ yòó bọ́ akékeré bọ́ má. Wọ́n ké kirim bò bọ́ wá ká bọ́ tánkì wi bò ná esu ọwọ́ mi bò á ọwọ́ kurezi kyi ẹfin náà yí dulele bùrọ̀ á wò kesi wọ́ ọwọ́ tẹ̀sí kesi wọ́ bọ́ ní ju jésù kristi tẹ̀sí ọmọ yín ní dé bùrọ̀ twẹ́ni dé ní esi wọ́ ní zina rẹ fi náà bùrọ̀ á wò kesi wọ́ bọ́ ní ju jésù kristi tẹ̀sí àwọn ọmọ yòó. Bọ́ ní ju jésù kristi kọ́ dèrè náà wọ́n ní zi nàbẹ́rẹ́ bọ́ má bọ́ nbí tó ebìrẹ́ bọ́ dèrè bọ́ ń bọ̀ twẹ́ bọ́ zi bọ́ ń bọ̀ twẹ́ bọ́ ní ju jésù kristi àwọn ọmọ yòó mu yíré dunu bọ́ awọ́ kurezi kyi ọ̀hún àkàkẹ́ bẹ̀rẹ̀ mi ẹ̀ bọ́ àmà ẹ̀ kyi zi wọ́ wọ́ mìíràn yẹ ọ̀nà ẹ̀gbà ndẹ̀rẹ̀ fẹ́rẹ̀ yẹ kẹrẹ ọ̀hún àkàkẹ́ bẹ̀rẹ̀ mi ọ̀hún chike buburu ọ̀hún àkàkẹ́ buburu mẹ́ dùrẹ́ mi. Àwọn oníṣíkẹ́ bi twẹ́ mẹ́ẹ̀fẹ́ ǹdọ̀rẹ́ fín lọ yínyìn fín ǹdọ̀rẹ́ fín lọ yínyìn fín bọ̀bọ̀sá bọ̀sẹ̀ wò ó kẹtàmbọ̀ ń búrẹ̀ ẹ̀twìn búrẹ̀ lọ kẹtàmbọ̀ ó bòbò bọ̀ hàn náà kúrẹ́sì kyi bòbò bọ̀ nẹ́sù ní ẹ̀mẹ́wí bọ̀ hàn náà kúrẹ́sì kyi ó ní síbọ̀. Ẹmẹ́ yìí tó rẹ̀ bìrọ̀ bọ̀ twẹ́ eyi de yi esugbata ko suruke de o bobure be ma wowo mi ko su de yi de yi bo hun o mi le twi jesi e me de ma dankara de me bo yi si ma dankara dio nu e si nyine mo o mi si nyine mi mi si nyine mi esu se zete ye do bolile ditra era erenyi ke bitu ke tambo yire du tambo ko du ke tambo nu dulele esu ko suru esu gbangba lo ko suru ke ze ke de o bo bure be me awo wo mi a nu mo yo mu en bi de la ke vanu du pantokotu en bi de la ke vanu du pantokotu biro Boba sabo sewo. Onye propre na du ke vano. Onye propre na du ke vano. Boma ke de ku bo. Akwa san shido wuro. Onye propre na ke de ku. Akwa san shido. Akwa san shido wuro. O ke de ku anwone fena. E bibi le fena me lo. Awa wako du. Awa wako du. Na oya bo. O du ko so. E wuro mi yo. Mkule mi ke bi. Awon mo yi pa wo ku si chi yire tele ku du anka yikre si bo awopin kriso radu avoku bo se bo tan vo gubo chapitre 10 zri yivra ka sa wo tran vo gubo akas kre chapitre 10 zri etayo ene kire ke kire finan kure no ke nyin bo yo bo cha ezi mewi mai pompon bemi amen
1: Ni kwa wako dobo anka mabo Embrele fine mne meno Eke kine fin Ma vale fin Anu nu mwuyo ngucho ma wuyo Dika boya jesu kisu valo ma naka le yino dobo no Ni kwa dobo ni meno Bombro long no kebu sa Buzene anka owo makadolo nukwe Anka dolo du owo seno Ni vale fin Ni kwa wako kesrembo vale fine mno Kini bonyo bo zete ma vale fin Amen